0: Brownfield ministry ọ̀sẹ̀ mú bẹ̀lẹ̀ rárá ọjà lábàálẹ̀ àwòkọ́ yẹ táyé mú nígbà tó wá rí ni pẹ̀lú wíṣìn náà gbogbo wa máa yẹ wù
1: wọ́n ní
0: lábà ọ̀túbà lábà
1: láàpáta
0: ó wà ká.